0: sẹ́yìn ń lọ jẹ́ kí alájọ àbòdúdú lè bọ́ bá.
1: Bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ ẹ ń ti wo gbàgbọ́ mẹ́tẹ́ káàkùn lóhun tó tú ẹ̀rìn náà ní dúpé ìdíjẹ́ ìkún kan náà bí gómìnà yìí lóyìn náà.